0: ojú wa, a ó ti fi àkókò láti gbàdúrà. Ó ti ọgọ́rùn-ún wa tó jáde lógo ní ìjọ láàárọ̀ yìí. A ti mú wa papọ̀ lọ́nà àkọ́kọ́. A ti kó wa jọ láti wá yin ojú wa. Ọgọ́rùn-ún Olódùmarè, ẹni tó já wa, ẹni tó mọ wá, tó ka wá pọ̀, tó kó wa jọ, tó mú wa wá síwájú rẹ̀. Àǹfààní ńlá ni èyí jẹ́ láti wà níwájú ibi mímọ́ rẹ̀, láti wà ní ilé mímọ́ ojú wa. Èyí jẹ́ ọjọ́ àkànṣe. A fẹ́ jẹnu ìbùkún lónìí. Ojú wa yóò bùkún fún wa jọ́pọ̀jọpọ̀. Ojú wa yóò bẹ̀ wá wò lọ́nà agbára láti ní ìrírí ẹ̀sìn. Ojú wa yóò fọwọ́ kàn, yóò fẹsẹ̀ múlẹ̀ onídọ́jọ́ náà. Onídọ́jọ́ ìyípadà ńlá èyí tó ń bá yóò ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run. Sagbọ́rọ̀ náà yóò fi sọ̀kalẹ̀ sáwùjọ àwọn èèyàn mímọ́. Torí pé ojú wa fẹ́ ti àwọn èèyàn ìdí mímọ́. Ojú wa fẹ́ ti okun kún ìjọ rẹ̀. Nítorí pé ojú wa fẹ́ ti agbára rẹ̀ hàn nínú ìjọ lónìí. Ṣé a jẹ́ olóríire láti kó wa jẹ pọ̀ láti ojú wa? Ẹjọ́ ká wá bẹ̀ fún ojú wa. Ká bẹ̀ fún ojú wa nítorí ká fún ní àǹfààní yìí láti wà níwájú rẹ̀. Láti wà níwájú Ọlọ́run. Ẹjọ́ ká la ẹni wa, ká la ká ṣe ọkàn wa, ká gbé ojú wa sókè, ká yin Ọlọ́run lójo, ká yin Ọlọ́run pé ojú wa ti parí wa mọ́. Ẹjọ́ ká tètè fún ojú wa. Ojú wa ti pa ọkàn wa mọ́. Ẹjọ́ ká yin Ọlọ́run lójo fún ìfúnni ojú wa, fún àánú rẹ̀, fún ọjọ́ tuntun rẹ̀, fún àwọn ọjọ́ àkókò àkànṣe àti àwọn àyíká tó dára tó rẹwà. Èyí tó bí wá ti fi fún ìjọ rẹ̀ láti lérò tó ga jùlọ gbà. Ẹjọ́ ká yin Ọlọ́run. Ẹjọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọ́jọ́. Ẹjọ́ ká fi ìbùkún fún orúkọ ojú wa. Àǹfààní rẹ̀ láti bọ́ ojú wa sọ̀rọ̀. Àǹfààní rẹ̀ láti yin ojú wa. Ẹjọ́ ká la ẹni wa, ká yin ojú wa. Ká sọ fún ojú apéjọ ọmọ ènìyàn lóde. Mo fi ìbùkún fún ọ. Ó ní olórin dákìtì ní ìbùkún fún ojú àwọn ọkàn mi àti gbogbo tó wà nínú mi tó ìbùkún fún orúkọ rẹ̀. Eléyìí ni àǹfààní láti yin ojú wa. Ká kọrin ìyìn fojú wa kí ọkàn wa yí ọ̀ níwájú rẹ̀. Kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ojú wa yí ọ fún ìyìn wa. Ọlọ́run yí ọ fún ọlá wa. Ọlọ́run yí ọ fún gbogbo ìyìn wa sókè ká yin ojú. Ẹ̀jẹ̀ ká gbogbo wa sókè ká yin ojú wa ká sì ìbùkún fún orúkọ ojú wa. Nítorí pé ojú wa ṣeun, ojú wa ṣeun, ojú wa tóbi, àárín ojú wa tí ó tuntun láláyé. Ẹ̀jẹ̀ ká sì ìbùkún fún orúkọ ojú wa. Ẹ̀jẹ̀ ká yin ojú. Ẹ̀jẹ̀ ká gbé ga. Ẹjẹ́ ká gbé orúkọ ojú wa ga. Ká yin Ọlọ́run lójo. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹjẹ́ ká yin ojú wa ní ẹwà ìwà mímọ́ rẹ̀. Ká yin ojú wa níbi mímọ́ rẹ̀. Bí tó ní ó yin ojú wa níbi mímọ́ rẹ̀. Bí a ṣe yin orúkọ ojú wa, Ọlọ́run yóò pa ọkàn wa mọ́. Torí pé ojú wa pa ìjọ rẹ̀ mọ́, ó pa wa mọ́, ó pa ọkàn wa mọ́. Torí pé ojú wa ran ìjọ ọ̀dọ́wọ́ láti tẹ̀síwájú. Ẹni lẹ́kùn tí ò dẹ̀ torí ìjọ. Ẹjẹ́ ká ṣètò fún orúkọ ojú wa. Nítorí pé ojú wa tẹ àwọn agbára ẹni tó burú mọ́lẹ̀. Ó tẹ agbára ẹni òkùnkùn mọ́lẹ̀. Ó sọ iṣẹ́ òfin ní ìṣèjọ asán. Ojú wa tí wa síbẹ̀. Àwọn tí a ní lára ojú wa tí a wọ sílẹ̀. Ìjọ Ọlọ́run tẹ̀síwájú. Ẹni lẹ́kùn tí ò sì ní torí ìjọ. A ní gbogbo láti fi ìbùkún fún ojú wa. A ní gbogbo láti sọ ní ojú wa ìṣú. Ojú tó ló yíra ká láti sọ fún ayé fojú wa mú ìyàn olóde. Ẹjọ́ ká fòkun fún ojú wa. Nítorí pé ojú wa wá tóbi. Ojú wa wá dára. Ojú wa tí olóde ti. Ó ń gbà tọ́jú wa. Ó ń gbà wá. Ó pa wá mọ́. Ojú wa ó sì dára fún ojú wa pátápátá. Ẹjọ́ ká fi ojú òfin fún ojú wa. Ká yin Ọlọ́run lóde fún òní. Láti gbàdúrà pé ojú wa yóò tẹ̀ wá wò lónìí. Ẹjọ́ ká gbàdúrà pé ojú wa ẹ fi ọwọ́ ọmọ rẹ wò lónìí o. Ọwọ́ Ọlọ́run yóò wà lórí gbogbo wa. Lórí gbogbo àwọn ọmọ Ọlọ́run, ìjọ Ọlọ́run, àwọn ọ̀dọ́ wa, àwọn ọmọ kékèké wa, ìjọ àwọn ọmọ tí ó ìjọ àjọ, ìjọ ọ̀dọ́ àti àwa àgbà. Ẹjọ́ ká gbàdúrà pé ojú wa kó tún fún ìdí ẹ̀dọ́rù. Ẹjọ́ ká gbàdúrà pé ojú wa kó fọwọ́ pọ̀ ìkọ̀ọ̀kan wa. Àwọn àgbébánirọ̀ wa fẹ́lẹ́ ikú rìn láàrin wọn. Ìfàmìlẹ́ yan Ọlọ́run yóò wá tó dàwọn ẹ̀ṣọ́ Ọlọ́run. Àwọn olùkọ́ wa, gbogbo ohun tí òun máa jọ nínú ìjọ àwọn ọmọ tó ìjọ àgbébánirọ̀, ìjọ àwọn ọmọ akékèké ojú ayé pàápàá pàtó. Ó gbàdúrà fún ìjọ
1: Mahone za egbe pe do anu se drado le nde ba suba suba ba nuwa ne kata mia do si anu se tamia kaf mao fon kole afeto la we afeto atenu awe afeto atenu awo de ji benale suba suba fon ule ndia mia do tore sere mia do da sere sinila ma Yeah, former class, it's true. But pɔlɩ sɩ aƒetɔ kpe ɖe míatsi la enye aƒetɔ be ŋkeke míanɔ dzidzɔ kpɔm nɔ ɖase ɖim elabe aƒetɔ wɔ na mí esi nye aƒetɔ ƒe ŋkeke ɔne yadzra ƒe ŋkeke enye amenuve gã ƒe ŋkeke mɔ ƒe ŋusẽ ƒe amenuveve ƒe dɔwɔmɔ mɔ ƒe ŋutikɔkɔ le agbadɔ la mena agbadɔ ya mea mɔ ƒe asi anɔ anyi mena míado gbe ɖa afi sia afi mɔ ƒe ŋusẽ gbɔgbɔkɔmɔ ŋusẽ anɔ afi sia afi be mɔ ƒe gbɔgbɔ axɔ nɔƒe blibo nɔƒe blibo mɔmɔ ƒe nɔƒe ami sisi la dza eye mí mate mɔ aɖu naneke o biblia bena mí mate mɔ axɔ naneke ne mí pie o mina míado gbe ɖa aƒetɔ ne kpe ɖe míaŋti eye míaɖo esi míeɖo ɖe ŋuti blibo maƒetɔ ƒe asi nɔ hame dzi eye gbe be subɔsubɔ be ta ɖe dzi nua mawu la nɔ va me le yesu ƒe ŋkɔ me mina míado gbe ɖa bena aƒetɔ le eƒe nublanuikpɔkpɔ mea ele ave míanu bena ame aɖeke matra o ame aɖeke mava agbadzo le esi mexɔ dziƒo ƒe asi ka me o bena dziƒo la ŋlɔ ŋkɔ ɖe agbagbalẽ megbe bena egbe aƒetɔ la kpe ɖe mía ŋuti eye nu yiwo katã míawɔ míaƒe dzimadidiwo aƒetɔ aklã le atitu gã ŋuti eye le ŋdi ya mawu ƒe gbɔgbɔ la xɔ nɔƒe blibo eye míaƒe mawu gã be ŋkɔ axɔ kafukafu ɖa le yesu ƒe ŋkɔ me yesu ƒe kɔme mido gbe ɖa le yesu ƒe kɔme mido gbe ɖa le ƒo dziƒo bitɔ mi da akpe na o be le kplɔ mi va ŋdi va ŋkume be ayra mi bena natsɔ ŋusẽ ado na mi bena trɔ hame la bena nada hame ɖe nɔƒe nyuitɔ kɔkɔ anyi be mɔ nyuitɔ la dzi esi le dzi be hamea nɔ kla ɖo naƒetɔ yesu be ava efo mi le gbe dom ɖa be nu si katã ne le asiwo gbea ne mia le esi matsi megbe mɔxem ɖeke manɔ mea kɔe da mi katã mia dzi le yesu ƒe ŋkɔ me efo mi do gbe ɖa bena yra mi le nukuwo me mi va be miakɔ yayra tso dziƒo fofo akpe be le ɖo gbedo ɖa ŋtsi na mi le yesu trɔakɔ ƒe ŋkɔ me mi do gbe ɖa le xixe agodo ƒe amen mianɔ tsitre miakpɔ adidi míaxɔ hadidi wo dzimadidiwo katã gbeda aƒetɔ hadidi gbãtɔ hadidi gbãtɔ ɖe dzimadidi aɖe lia ɖe edzi aɖe yɔ fukpa ɖe atsia va atsitso gã la gbɔ eye wo dzimadidiwo katã gbli da afi ma xɔlɔ bubu aɖeke megbali o akpe ma kpe ɖe ŋuti o xɔlɔ bubu aɖeke le si ate ma si kaba o ɖeƒe bubu aɖeke mele si le agblo agba aɖi o eye ame aɖeke meli ye le ado gbe ɖa na o eya ta va ye megahe ɖe megbe kura o enyi ame si ke dɔme nyuie vivi mehia bena vɔ o woma da aɖi o elabena kpɔ ŋuti fafa le menuve zikpui la gbɔ wo dzimadidiwo katã wobelelo katã hova menuve zikpui la gbɔ gblẽ da afi ma megati di kurɔ o elabena mate nu megavɔ xɔlɔ̃ ɖeke meli abe yesu ne o.